0: fún ọlọ́run ẹ̀ pàfà tó wo mi sà lójijì o. Wọ́n ti sọ pé ọlọ́run òjijì wà, ọlọ́run òjijì wà, mi ò gbà, mi ò believe. Ọdún kẹta rèé tí mo ti rí nǹkan yìí, kò sí ní ibi apá yìí, ó ṣẹ̀ṣẹ̀ sọ tán ni tí bá ti lọ báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ ó ṣubú làgèrè.
1: Ẹ máa ṣubú lulẹ̀.
0: Ṣubú làgèrè nígbà bá jásẹ̀ tí kò tó. Màá tó ṣagbára ṣe, màá tó ṣe gbogbo ẹ̀.
1: Látàrí pé ẹ̀rí náà.
0: Ìwọ náà bó ni wọ́n ṣe wá rí bá, tí wọ́n sì wá ṣe ọlọ́mọjọ gòmí ó wọ̀ kùkùn o. Ọmọ mi yẹn yóò máa fẹ́ gbẹ́mi díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ mi sísí yẹn. Lọ́rọ̀ kan sá ní Òtúnbà ìdájí báyìí, mo dédé gbé sẹ́ẹ̀tì mi paná pì yẹn. Mo gbé lọ́wọ́ báyìí, mo ṣì báyìí, mo bá gbọ́. Gbogbo ibikíbi tí ogun ayé wa bá wà, kọ́lọ́run bá rí bọ́lẹ̀, kí lẹ̀ gbé mi kó mọ̀ ṣe gbé rí mọ́. Àti gbà yẹn mo ti tọ́ọ̀nù sí rédíò Ọlọ́run ẹ̀pàfà, Ọlọ́run òjijì. Ń bò wá di January 1977 by January, mo bá wówó lọ́nà kọ̀nà mo fún ọmọ mi, mo ní kọ́ wá bí. Ó wá béèrè, kó wá béèrè Jesus City, ó wá béèrè, ó débì, ó wá dé làgèrè, ó wá rí àwọn ará ọlọ́dẹ tánà ń lọ Jesus City ló pèsè kó tiẹ̀ ní ìnàbàjọ́ débí. Bó ṣe ń bá mi romi wá nìyẹn.
1: Oromi 77.
0: 77 wá àti òróró wọn fún. Ó tún gba mọ́tù náà wá, mọ́tù òun rèé, ó tún gba mọ́tù wá. Bó ṣe gbédé, ó ní màmá, ó lómi ṣiṣẹ́ dá, mo bá mú òróró, mo mú omi yẹn, mo fi bọ́ ojú mi, mo tún lérí. Mo mú òróró yẹn, mo fi bọ́ ojú mi, mo dà sí gbogbo ojú mi, mo dà tó kò mu. Mo wà títí, òróró ẹ̀ ta mi lójú ojújọ́ mẹ́ta.
1: Ń ta
0: mi ni ara mi wá balẹ̀ díẹ̀. Ó tún di 77, ó tún lè, mo tún rán ọmọ yẹn lọ. Ó tún bómi yẹn.
1: Ẹ tó ṣe lẹ́ẹ̀kejì.
0: Ojú ṣe lẹ́ẹ̀kejì, mo sàn gbọ́dọ̀ ojú mọ́ta. Báyìí ní ìsìn láti bí ọ̀sẹ̀ oṣù kan báyìí, mo ti rí iná o. Mo ti rí iná kedere o.
1: Ẹ rí iná.
0: Bílákì lẹ wọ.
1: Kí ni mo wọ?
0: Bílákì lẹ wọ.
1: Ẹ tẹ̀lé mi. Kí lele?
0: Kéèkì ni a bò síbi kéèkì.
1: Ni a bò mọ́lẹ̀.
0: Mo rí iná rí dáadáa, mo rí iná rí kéèkì. Ẹ rí àìrínà mi yìí. O ní àtọ́dún karùn-ún, òun ti yẹ kí n ti travel out, kí n ti bá ọmọ lọ. Àwọn ọmọ ní mi ò rí iná dáadáa. Wọ́n làwọn ò lè mú mi lọ. Ṣùgbọ́n àmọ́ mo wá rí iná. Ìjọ tí mo rí iná báyìí, òun náà ni a wá fún mi sẹ́ẹ̀tì yìí. Torí níjọ tí bàbá mi ò tó sọ pé nǹkan tí ò bá ní sẹ́ẹ̀tì bíbí, kó máa ná sókè, kó máa béèrè, náà ń ṣàdúrà fún àmọ́ ní bàbá mi, èmi náà fẹ́ o, èmi náà fẹ́, mo fẹ́ máa gbọ́ púrágà, èmi náà fẹ́ o. Ìjọ tí mo rí iná lọmọ yẹn wá fún mi. Ó ń torí pé mo ti rí iná ló sì wá fún mi. Mọ́tò tí ó wà fún mi ní ìsìn, ó wà ńbẹ̀. Wọ́n níjọ tí mo bá rí iná làwọn ó gbé fún mi wà. So ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì.
1: Kò ṣe kí ni náà yí.
0: Kògbò wa nífẹ̀ ọ̀fẹ́fẹ́ kògbò wo kògbò bì lọ́wọ́ mi. O ní ìjàta mo tó mọ bí o, mi ò mọ bí rí ìjàta mo tó mọ bí.
1: Lẹ tó rí bí.
0: Mo mọ bí mo tó rí bí mo tó wá bí.
1: Màmá ọdẹ ẹja ṣe báyìí, ẹ lọ sọ́ọ̀kan yẹn, ọkùnrin tó dúró yẹn, ẹ lọ bá mú wa kẹ́ máa mú bọ̀. Màmá mo mọ̀ níbèrè ẹ tọmọ ọdún mélòó.
0: 1947
1: ni wọ́n bí yín. Màmá ẹ jẹ́wọ́ lẹ́rọ̀ o, ṣé wọ́n kọ yín ní tẹ́ ẹ̀ ń sọ yìí ni?
0: Kò sẹ́ni kọ́ mi.
1: Èṣù.
0: Láéláé kò sẹ́ni kọ́ mi, èmi ni. Èmi mo ń fi owó fún ọmọ wá bí kò máa wá bí kò máa wá bí nígbà mo gbọ́nu afẹ́fẹ́.
1: Kò sẹ́ni tó kọ yín pé kẹ́ ẹ máa sọ tẹ́ ẹ̀ ń sọ.
0: Kí ẹni tí ó kọ́ mi lórúkọ tí bàbá àti ti ọmọ àti ti.
1: Tẹ́ẹ̀jì yìí fún lọ́jọ́
0: mo rí iná nígbà yẹn pé nǹkan kan ò sojú mi pé mo fi parọ́ kọ́lọ́run wọnà mi lẹ́gba mi ò rí iná.
1: Ó ti tó mọ̀ mọ́ ẹ ń bá bí ọgbọ́ ẹ ń bá bí ọmọ gbọ́ nígbà èèyàn bá ń ṣépè fúnra rẹ̀ torí àyè kan tó mọ̀ sí ni yín láyé nígbà ọlọ́run ó sì ṣe é ṣé mi mọ̀ gbọ́ wọlé wọn kí wọ́n lò.

lọ́kàn ìrúbọ èmi lọ́kàn ní kọ̀ọ̀kan ṣe láàárọ̀ yìí kò jù bẹ́ẹ̀ lọ tó bá nígbàgbọ́ bó ṣẹ̀yìn mẹ́rin bó ṣẹ̀yìn márùn-ún kí nìkan dá mi lójú o ṣé ń sọ nǹkan fún ọ ẹnìkan ní kí ló dé tí ń ṣẹlẹ̀ báyẹn ọ̀dọ̀ jésù ni wọ́n láwù sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu Isaiah chapter 9 verse 6 so ó pe ẹ̀nì ń jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ tó bá gba jésù kọ̀ọ̀kan mọ rí ìyanu ó borí pé mi ìdáàmú oúnjẹ mi ìyanu ni àwọn tí ó sàn dà mẹ́wàá láàárọ̀ ìyanu lọ bá dé oúnjẹ tí ń jẹ láàárọ̀ ìyanu orí YouTube láàárọ̀ ìpọ̀ bá ní ìyanu gbà ó rà pálá dìde ìyanu lọ bá dé ẹ wo sọtẹ̀lé mi jésù mo ṣe tán èmi náà gbà ó kò jù bá ń lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó fẹ́ fi ìdá mẹ́wàá àtọ̀rẹ́ lẹ̀ ìyanu ọrẹ ìyanu lèmi lọ́kàn èmi ni ìyanu kan bó ṣe ṣe náà nìyẹn account number church ni 19 66 36 38 73 ẹ tún pé 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church ni bí ìyẹn ọba wọlé ẹ lu eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ni ó gbé jáde First Bank nìyẹn ẹjẹ ó ọba fẹ́ fi ilẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí wá kúnlẹ̀ èyí tẹ̀ máàkì wedding anniversary yín oyè wá kúnlẹ̀ ń bí ire àti ànúkọ bá yín ilẹ̀kùn ìlọsíwájú kò sí níwájú yín in Jesus name happy birthday long life and prosperity ànúkọ mọ̀ dàgbére fún ìdílé yín in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary order president wa governor wa your excellency nigeria gbọ. Ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì tèmi náà 08081 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ire àtànúkọ bá yín ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed.